0: Lẹ́yìn ìwé àrí.
1: Alo.
0: Alo.
1: Papa fi ṣe Lucien Lusakun Gbàtọ́ra o.
0: Lucien lè ṣe yín kọ́ ẹ̀.
1: Lọ́ra lè ṣe máa bí wáré. Ẹ̀tọ́ wáré ẹ̀yàn tó yọ ọ́nà bẹ́ẹ̀ ju tayà.
0: O dùkẹ́ mo jẹ́ yọ tó ẹni ń tọ́ ẹ.
1: O tó ẹni.
0: O tó du àmì tí a ní.
1: Gbọ̀ fún
0: ẹ. Ẹ tó ẹni.
1: Ẹ wọ̀ ibi tọ́ ni àyígbọ́n jẹ́ ogun ọbẹ̀ èjì dọ́là sí tó a bẹ dè.
0: Nìní.
1: Bọ̀dé jẹ́ àjẹgbàgbá kákà bọ̀bọ̀ sàmì tó wá. Bàbá ìgbè fún ẹbí náà ìjà ìjùgà látọ̀ bẹ jàgbóná sókè ilé yíya. Ṣé wọ́n yàn ń tó adé lágbàdo gẹ̀lẹ́? Bèbí ẹ má tẹ̀ jù tá pàlàmù bí tó àgbèrè ni. Mú kàn bẹ́ náà mú pọ́ ẹjí ni òdo mọ̀ ń kà bẹ́ mú kàn bẹ́ náà àló ń pọ́ owó jí o. Bùhálà ètò ni bá ṣe inú àgọ́ mi. Ní abínálì ní ìyá ìgbà kò sí fondation báyìí tó ṣá ebi bíyá lábàrún lẹ́yìn láwọn ní pípé náà ní ìjàgbàgbà rẹ̀ bá dùgbẹ̀rẹ̀ tán bíyá ní bíyá bá yìí kọ́ ni. Ní abébí kò ní lè di bíyá ní àgbẹ̀wò láyìí kọ̀ pé fún amẹ́rù ń ta ṣẹ́ṣẹ́ létí tó ń jí abẹ́rẹ́ òde dúró ní nǹkan. Èbí yẹn lábá tó ń ṣí ni. Bùhá ọ̀ bẹ́ sùkúrù máa yíya yé dúnà fúnẹ́ amẹ́dó. Bàbá ń tọ́ ní ṣègbèrè dèjà dèjà tẹ́ ní ṣègbèrè tó wá wọ̀ dòdó mẹ̀ríkà tutù díkà bá nù wájú. Ènù ń tọ́jà níbà ìtọ́ agbọ́ ìyàngbà pọ̀tẹ́ lẹ́gbẹ̀rẹ́ bí láti. Ènù ń níbà ìdè kúkú ní tó wá. Àdè kúkú ní ní dèjà anyọ́ ló bẹ́ nkọ yíyé ní bàjẹ́ àgbàgbà. Nyanga pọtọ le do ata bi ẹdika le dagba baba yi eto agbọ le nsọ abanye bi a o gbin ejida ejita akpe na ma o yi pata ọrọ akpọ nisi yọ adu abọga le devi ayi le ngba kọ galila nẹrẹ ele anyi npẹ nẹya kọ devi antọnya bi na eno ye la kpe ne nsi la yia ngba sọ nkpọku la ngba gbọ mi na devi ama yi gbẹlu la après ça lo da fichéri
0: après ça lo lucien
1: ntọntọ. Oṣù ọmọ ẹ̀yìn alẹ́ ló. Ìgbè kúkú ní oṣù ọmọ ẹ̀lẹ́ gbèdé ẹ̀lẹ́ àfi lẹ́gbẹ̀ẹ́ ní ìbánú sí i ní abẹ́ kọ̀ọ̀ṣẹ́ yóò bá dé mọ́ ẹ̀dẹ̀bíà. Ìjásọ̀ òwe ti ẹ̀wẹ̀ tèrè ká ìgbè sọ́dọ̀ tè. Àtọ́mọ́ ní dèbíà lábá họ ní ẹ̀ma. Bẹ́ẹ̀ni àjà yín.
0: Àpẹ́ kaka Lucien Wetrọ́ ní jíjìn náà 91 36 63 75 ní ìwé àdé.